0: Ààrẹ Tinubu ó kọ̀ láti tiwọ́ bọ̀ ìwé àbádòfin méjì bẹ́ẹ̀ làárẹ̀ ń pariwo tọ̀tọ̀tọ̀ wípé ọ̀rọ̀ òfin ó ní í ṣe pẹ̀lú ìwé méjèèjì yìí. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti tiwọ́ bọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tí í ṣe 404 billion owó àtìlẹ́yìn fún àwọn ọlọ́pàá tá a pè ní Police Trust Fund. Iná ọmọ rárá jà mọ́ màlà eléyìí tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Spain ti rán ènìyàn 11 lọ sọ́run àpàpàǹdodo. Àkó dédé àkókò yìí àsìkò iṣẹ́ látàárọ̀ ẹ̀yìn ènìyàn wà. Ìròyìn káàkiri ilẹ̀ wà àti lókè òkun ló tún dẹ̀ sí ẹtí gbọ́ yín láti lè ṣe aládùn ti wà Zobia FM. Ó ní ní ọjọ́ ẹtì eléyìí ti ṣe ọjọ́ kẹwàá nínú oṣù keje ọdún 2024. Abdulgafar Akunmi Adébáyò ni ó mọ̀ jábọ̀ rùn fún yín. Ààrẹ Bọ́lá Tinubu lẹni tó kọ̀ jálẹ̀ pẹ̀lú gbólóhùn pé ìwé àbádòfin méjì kan tí wọ́n gbé sí iwájú òun òun kò ní ti ọwọ́ bọ̀ torí wípé ó ní ọwọ́ òfin nínú. Nígbà tí ààrẹ ń sọ di mímọ̀ nínú ìwé àjákọ eléyìí tó kọ sí ilé ìgbìmọ̀ aṣòfin eléyìí tí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio tó kà sí etígbọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ lánàá yìí ló ti képe àwọn aṣòfin ọ̀hún pẹ̀lú gbólóhùn pé kí wọ́n ṣe àtúngbéyẹ̀wò ìwé òfin méjèèjì ọ̀hún. Ìkíní nínú ìwé òfin ọ̀hún ni wọ́n pè ní Raw Material Research and Development Council Amendment Bill tọdún 2026. Ìkejì àsìmọ́ jẹ́ Chartered Institute of Purchasing and Supply Management Establishment Bill. Ìwé òfin méjèèjì yìí ló ní ṣe pẹ̀lú àkọ́kọ́ ní ṣe pẹ̀lú ríra àwọn ohun àlùmọ́ọ́nì àti ṣíṣe ìwádìí ìmú ìdàgbàsókè. Ìkejì náà ní ṣe pẹ̀lú ríra àti fífúnni ní àwọn nǹkan ìmúdàgbàsókè. Lákòótán, ààrẹ sọ di mímọ̀ pé lẹ́yìn tí wọ́n bá ṣe àgbéyẹ̀wò rẹ̀ tán kí wọ́n dá a padà síwájú òun kí òun tún ṣe àtúngbéyẹ̀wò rẹ̀. Ẹ̀wẹ̀, àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti tiwọ́ bọ owó eléyìí tí ó gọbọi ìyún fún àtìlẹ́yìn fún àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí. Ìkíní nínú owó ọ̀hún ni 170.1 billion naira. Ìkejì sì jẹ́ 233.96 billion naira. Senator Yunus Akintode, ẹni tí ó jẹ́ ọ̀kan lára ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ̀lé táwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin yàn, òun náà ni ó gbé ọ̀rọ̀ dìde níwájú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórúkọ ẹni tí í ṣe alága ìgbìmọ̀ ohun tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè yìí, Senator Malan Madori Abdulhamid. Senator Abdulhamid lẹni tí ń sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn pé lẹ́yìn àgbéyẹ̀wò àti láti ró ìrónilágbára fún àwọn ọlọ́pàá àti ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, ó ṣe kókó, ó ṣe pàtàkì fún àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin láti ti ọwọ́ bọ owó ìtìlẹ́yìn fún àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè tá a pè ní Nigerian Police Trust Fund. Síwájú sí ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rí, Atiku Abubakar, lẹ́ni tó ti képe ààrẹ Bọ́lá Tinubu wípé ó ń fún ní gbèdéke ọjọ́ méje o kí ààrẹ kó fi ṣe tótó àti tí ó yẹ lábẹ́ òfin. Bí bẹ́ẹ̀ kọ́, ó ní ààrẹ yóò dà o, bẹ́ẹ̀ bá lè kọ̀wé fi ipò yín sílẹ̀. Kí sì ló ń sọ̀rọ̀ ọba, òun náà ni láti yan ìgbìmọ̀ eléyìí tó jẹ́ atọpinpin owó àti ìwé àbádòfin lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí ń sọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn pé lábẹ́ òfin ó ní gbèdéke àkókò ó léyìí tí ó yẹ kí ààrẹ yan ìgbìmọ̀ yìí, ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu níṣe ni ó kọ tí ọ̀gbọ́n tí kò ṣe tótó àti tí ó yẹ. Nínú àtẹ̀jáde eléyìí tí agbẹnusọ fún Atiku fi síta, Ayun Frank Shoaib ló ti ń sọ di mímọ̀ wípé ẹ̀yin ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí, ẹ jẹ́ kí ààrẹ mọ bó ti tọ́ àti bí ó ṣe yẹ. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, àwọn ni wọ́n ti ké pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbólóhùn pé ẹ yéé fi ọlá jiyọ o lórí ọ̀rọ̀ Mallam Nasu El-Rufai, ẹni tẹ́ fi sí El-Rufai lẹni tí ròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ti wà ní àhámọ́ àwọn ẹ̀sùn elétò ààbò láti oṣù kejì ìyún ọdún tí a wà yìí, tó sì yẹ pé àjọ ICPC àwọn náà ni wọ́n tanáwádìí ọ̀rọ̀ El-Rufai lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀daràn gẹ́lẹ́ bí àwọn ẹ̀sùn elétò ààbò tẹlẹ̀múyẹ́ tí ṣe DSS táwọn náà tún ka ẹ̀sùn sí lọ́rùn. Àjọ elétò ìdìbò ilé wa ti ṣe INEC ti ké gbèjáde fọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbólóhùn pé lásìkò tá a wà yìí àwọn ò ṣe ìforúkọsílẹ̀ fún ẹnikẹ́ni tó fẹ́ gba ìwé ìdìbò alálòpẹ́ o. Ẹni tó jẹ́ alákòóso lẹ́ka gbígbóhùnsáfẹ́fẹ́ fún àjọ INEC, Wilfred Ifoga, òun lẹni tó ń bọ àwọn oníròyìn sọ̀rọ̀ tí sì ń sọ di mímọ̀ nílùú Àbújá lánàá òde yìí wípé kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi omi bọ́jú. are orilede wa Bola Ahmed Tinubu lana ode yi lo ke pe awon to je oga loga lenu ise ologun to si ba won ni ipade ninu iyewo re iyun ni villa nilu Abuja ti won sise atungbe ati atunyewo oro eto abo orilede Nigeria nibi ti awon oga loga lenu ise awon eso leto abo tin jabo fun are bi ti won ba ise de ati bi ti won ba lo lakutan are ke pe won pelu gbolohun wi pe e je ka fi owo so wopo gbugbe eyin oga loga lenu ise awon eso leto abo won wonyi ka le ba je akara gbeyan awon ta orilede Nigeria Senator Ali Mbume on leni ti o na ti pe ipe pelu gbolohun pe o nke awon gomina mokandelogun ti nbe ni ile arewa leyin lori igbese ti won gbe wi pe gbogbo awon to je otan orilede yi papa julo awon ma gbebon orun apapandodo ni ki won ran won lo nigba ti o se ipade leyin ipade to se pelu are Bola Tinubu lagbala re Mbume on leni tin sadi mimo pelu gbolohun wi pe gege bi won se so wi pe enikeni ta bari gege bi o ma gbebon tabi ta safura si wi pe eleyi gan ota orilede Nigeria ni irufe ni be ko ye ka ma fi owo raru eni fi be lori senator ton soju awon eniyan to wa lati apa gusu ni ipinle Borno so de mimo wi pe igbese ti awon gomina ni ile arewa gbe lati fi igbiyanju kun igbiyanju lori oro eto abo ohun to da ti ohun na si ke leyin lasiko ti awaye ni o ke pe won pelu gbolohun wi pe ajeje wo kan ko le igberu dori onise ni ka pa wopo kadijo se ki won ma fi oro eto abo sile fun ijoba apapo orilede Nigeria nikan bakan ewe awon gomina ni ipinle ni won ti fenuko pelu gbolohun wi pe awon fe ki won ma lo odi won osun won number eyo kan fun ipe pajawure kaakire koroko ndu orilede Nigeria ti won si nsa di mimo pe won number won ni won fe ko je 112 koda ti a ba ri isele pajawure nibikibi ninu atejade eleyi ti agbenuso fun are lori gbigbohun safefe ti oruko re nje Stanley Nwocha so dolje so de mimo pelu gbolohun pe ninu ipade ti won joko ti igba keja re orilede Nigeria Kashim Shettima to dari ipade ohun ni won ti fenuko pelu awon ile ise agbohun safefe wi pe onawo la legbegba to fi je pe bomo orilede Nigeria ba ri isele pajawure kan number eyo kan oso ta le pe ti o ni yato lati ipinle Kano titi ti o fi de ipinle Eko ko je number eyo kan ti won si nda alaba wi pe awon fe ko je 112 ijoba apapo orilede Nigeria so di mimo wi pe ipele kerin awon omo orilede yi ti won pinde si orilede South Africa nibi ti won tin koju agan si awon eniyan orilede wa ipele kerin won to nka won toto igba ole ni meji ole ni 282 ti seri pada wale si orilede Nigeria apapo nko omo orilede Nigeria to ti wale lati orilede South Africa ti wo 1141 berati ojo kokanla iyun nu oso kefa odun ti awaye minister to risi oro awon ajeje lolede yi Bianca Odumegu Ojoko ole ni ton fidi re mule wipe nigba ti o ba fidi ose to nbo ipele karun na won seri wole si orilede Nigeria ofregege odi oke okun ni bi ti iroyin gbe nsa di mimo pelu gbolohun wipe na aja mama ala kan lo ti to seyo ni apa agusu orilede Spain eyan mokanla lo ti lo sorun apapandodo nigba ti awon eniyan mefa ti won fi ara pa ba se nsoro yi awon osise panapana ile to nka awon toto 100 kan le ni 50 ati awon ologun toto 200 na ni won da ola mi awon eniyan ninu ina omo rara won eleyi ti o waye leka ire idaraya eni to je gege bi oga agba fun awon olufun fi rave labi ajo FIFA toruko re ama je Pelugi Kolina won leni to sade mimo pelu gbolohun wi pe FIFA fi re ninu idije fi eye agbaye eleyi to nlo lowo ko si oju saaju kankan bi ti wole omo oni bo ti wole je wi pe VAR ipinu eleyi ti o sele nigba ti ko egbe agbabolu orilede Argentina ati orilede Egypt koju ara won opolopo awon eniyan ni won na ka abuku si olufun fere sugbon ti oro ko ri be lo si ro gbogbo awon ti oro kan pelu gbolohun wi pe koda are FIFA ti se Gianni Infantino ko leto lati so fun olufun fere pe n to gbodo se leleyi lori papa iroyin kaakire le wa ti loke kun ni juba lo eyin yan wa e ma se binu wi pe eto anur ko wa si eti gbo yin lawon bi ose melo kan seyin sigba ta wa yi idije bọọlu alafẹsẹgba to nlọ lọwọ lo le da America lo sokunfa re bakan na lasale yi idije ohun oni waye to ba de lola ma pade lori eto obirin idunun laarin ago mejila si ago kan titi digba na Jumat Mubarak
1: aje ki ama ki gbogbo eyin ololufe wa ni bikibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yin tabi nile okere oloyin bo ma so nkan kan wi pe agbara ni afintoni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan e wa so pe mi lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta mo si properties daada lai se yipo lagun eh ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okunla e ba mi ki gbogbo awon ara le
2: e ku dede woyi o eyin ara le oruko mi ni abdulakim okunla gege bi olotu se daruko application asiriola oni agbuwa ba yin ti a mo si cdke cd ca re application ni je pe ti e ba ti ni ni ori phone yin en ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
1: gas
2: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
1: ki ni o ko ma se pe fe gbe won ma ra
2: ni ti won lo gbo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati osse meji titi di 40 weeks ogoji osse lati mo sanwo
1: eh mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won wa mo sanwo ku die die bawo won se se
2: e seun e olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba la mo jaye fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun agbe oja yen fa ti san ikini keji ta ma ti san tan a wa agbe oja yen fun won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
1: eh ikini idi ti e fi se ba npe kawo yen kokko san owo le die de to di pe e gbe oja fun
2: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mo osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
1: eleyi
2: yo le mo sanwo lo to ti lotu en to si fe pe ah mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
1: eh se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
2: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun anfani won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin ehe gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin lamu rara
1: nibo ni office yin
3: office wa wa ni block 2 civic center ultra modern market civic center nilu kano
2: oluleṣe wa si wa ni number 6 ike asogua anthony leku ni ilu Eko be ni olotu
3: ero ibanisoro wa ni 0707484335
1: e ba n to pe lekan si
3: 0707484335
2: e se won olotu
1: oro leti gbon lati enu ogbeni abdulakim okola te je asoju cdk iwana magore loni o le ba de ti o ni dukia
4: ore wa kini le to roju koko bayi
5: wo ore o su mi oje iya isese pe tan lori phone ni oni gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fi eje tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
4: ara nta wo nu so po ogbo nipa cdk ni
5: cdk kini nje be
4: cdk cdcare application asiri online ni bi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iyo ja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
5: iro ni o
4: ototo han ni gbogbo awon nkan elo nu le mi ori cdk ani mo ti ra won koda iphone to wo lowo mi yi ni sanwo re tan
5: o si riru eyi o ti fi pamọ fun mi lati jo yi
4: iwo lo bere sugbon ni bayi tete download cdk lori google play store ati ios app store ki wo na ma jaye cdk ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa